0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà

0: sẹ́lò mìíràn tí mo lè sáwá bá mọ́ ìwọ nìkan ni Jésù gbà mí.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.

0: mi lọ.
1: Olúwa ràn mí lọ́wọ́ o bàbá.
0: Heavenly Father.
1: Láti dé ní agbára rẹ.
2: Ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
0: Step to the place of power is not an easy thing.
2: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
0: For God does give grace to people to get there.
2: Àfẹ́kọ́ ni ẹni.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolate christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi ló fi gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí o ò ní rin àárín nà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkólọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ka yẹ àwọn abá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nazareti ni. Ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o. Èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé
1: mi. You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Yes. Ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta. Tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́ẹ̀mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ. Ẹni tẹ́mi sinmi lé. Ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé. Ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé. Ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé. Òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀dẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà.

0: gbàgbọ́ dáadáa. Ẹ̀rù yẹn ló yẹ kọ́ wà lára wa sá. Nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá, ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́, irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe, àní iṣẹ́ tó tóbi jù wọ̀nyí lọ, torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o, sọ́dọ̀ bàbá. Tó gbogbo àwa tá a wà ń bí a kì í ṣènìyàn lásán, ẹ já gbàdúrà bí ẹni tí kì í ṣènìyàn lásán, torí a fẹ́ máa lọ ká máa padà, kẹ́nì kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o, agbára ọlọ́run. Agbára la fẹ́ béèrè fún. Gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bíi Júdásì bíi nǹkan kan, kúrò náà lọ mọ gbogbo ẹ̀. Orí òkè ibi tí Jésù lọ máa ń fara mọ́, ibi tó gbé máa ń gbàdúrà, ó jẹ́ wọn ó mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ jẹ́ ṣáájú yín, ẹni mọ ọmọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn, ẹni tó mọ̀ ọ́, tó mọ̀ mí tó ń rọjọ́ wa kiri, kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa, irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára ọlọ́run. Torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣoṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà? Ọwọ́ Jésù nìkan ló wà. Gbogbo ẹ̀ṣẹ́ nìkan kan tá a ṣẹmẹlé ju Jésù yẹn lọ. Ó ṣe pàtàkì o. Ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa. Ní àkókò kan sẹ́yìn, mo wà nínú ilé lórí tírísítà. Mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí ni. Mo wá rí wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀bọ mi mọ bí wọ́n ṣe dọwọ́ wọn. Nínú ìṣípayá yẹn, wọ́n dẹ̀ gbígbọn dání. Wọ́n wá ń yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Orí tírísítà tí mi náà wà yẹn, mò ń forí gbàdúrà. Mò ń forí gbàdúrà. Òjijì mo gbọ́ gbàá tí wọ́n yẹ̀ bá yẹn. Nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi. Ṣùgbọ́n gbà tí mo jí, dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀, mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wá ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bàn. Jésù Olúwa náà yìí ní bàn. Dénlẹ̀ kó máa yìn mí. Mo bá bẹ̀rẹ̀ sí yí lẹ̀. Mo bẹ̀rẹ̀ sí yí lẹ̀. Ẹ wo ibi ó tán sí nìyẹn. Irú èèyàn lẹlòmíì pariwo yéè ó sì tán. Nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára Jésù lára wọn. Púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè. Nítorí pé wọn ò lágbára. Bí wọ́n ti yìn wọ́n níbọn, wọ́n lo òkè tẹ́lẹ̀ wọ́n ti já wálẹ̀. Ìbọn gbèsè ti bà wọ́n. Àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọ́n. Wọn rí bí ìtàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́. Àwọn kan ìbọn iyì méjì bà wọ́n. Bí wọ́n bá débi àdúrà kàkà kí wọ́n pọkàn pọ̀ kí wọ́n máa ṣe dáadáa. Ẹ̀mí yẹn wọ́n máa sọ fún wọn pé ìbọn ọlọ́bí àdúrà kan lánàá. Tí o gbàgbé ètò lọ ń jẹta. Ìbá dùn àtọ̀ ń gan ti ẹ̀gbọ́n náà jẹ lé lọ kí ẹ lọ wá mú bọ̀. Irú àwọn fà yẹn la fẹ́ kí agbára Jésù Olúwa kó fàyọ kúrò lára wa. Ìgbà tí mo bá fẹ́ pe àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹn.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bá a ti ń gbókìkí ayé fẹ́lẹ́ tá ń gbókìkí gbogbo wọn. Àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn. Ìbá ṣe pé wọ́n dúró. Àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o. Wọ́n bá ti ṣáájú wọn. Bọ́ba jẹ́ràn sí Ọlọ́run tó lẹ́bùn kan. Tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ mọ́ ọ. Àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ. They are very many in number. Tó o bá dúró, kò sí tí o lè ṣẹlẹ̀. Èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tá a dé yìí. Nínú ìjọ àpọ́sítélì ti Kristi, Olúwa ti gba ògo. Mo lolúwa gbògo. Sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé Olúwa ti gbògo láyé mi. O sọ̀rọ̀ sókè o. Mi ò gbọ́ dáadáa o. Bí Jésù Olúwa ọba ṣe é mú kí wọ́n sa gbogbo ipá. Bíbélì sọ pé fúnra ara rẹ̀ lọ́fẹ̀ẹ́ mi ẹ̀ lílẹ̀ fún wọn. Kìí ṣe pé wọ́n mọ pẹ̀lú ipá. Ipò tó yẹ káwa náà wà nìyẹn. Agbára la fẹ́ béèrè fún báyìí. Nítorí pé bí nǹkan ti wà láyé wa, àwa náà mọ̀ pé nǹkan ṣe gẹ̀rẹ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá ti wá débi agbára yẹn, mo fẹ́ kẹ́ ẹ béèrè bí ẹni tí ò bá rí. Òwò rẹ ti rún, gbagbára bá dé yóò dìde. Ọ̀nà rẹ ti dí, gbagbára bá dé yóò dìde. Gbogbo ohun tó dàrú láyé rẹ pátá lọ́lọ́ ní agbára láti ṣàjọ níwọ̀n ìgbà tó bá fi ayé rẹ̀ lẹ̀. fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada
2: hallelujah

0: bá ṣe.
1: Sára sì wí pé Ọlọ́run pa mí lẹ́rìn, gbogbo ẹni tí ó gbọ́ yóò rẹ́rìn pẹ̀lú mi.